0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkùnrin rẹ̀ olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan ní wọ́n fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀ n tí wọ́n pè ní mistake mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ̀ gbogbo àṣìṣe rẹ̀ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lọ̀rọ̀ rẹ̀ gbọ́ màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀ẹ́dùn ní mọ́tò sọ́mọ tó bá yín kọ́ ni ẹ mú wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọ̀jẹ̀wọ̀n mọ́ o ó ṣe gan o.
1: Nice gbogbo ẹ̀yin ara lé ìwọ náà jẹ̀wọ̀n mọ́ ẹ̀wọ̀ tó mú testimony ìyá yẹn jáde mi ò mọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mùkútún látọwọ́ áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí ẹ wo mi ò tiẹ̀ lè ròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì èyọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí ló fà á torí pé wọn ètí ìdí ajogún ìgbàlà nínú ìwé Hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọ́nà mo ṣe jù lẹ̀ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀ ó lèmi fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kó o dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo àánú tí wọ́n yìí a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọrun títí ọsẹ yóò fi kanlẹ ni àwa ti dé chọọchì látàná tuesday so ẹyin tẹ ẹ bá ń bọ láàárọ yìí náà ẹ máa tètè bọ ẹ dé títí 6:37 nígbà tí ó bá di 10:30 a ti kúrò ní church and mo gba ọlọrun gbọ pé ó ní ọjọ àánú wà ara àánú gbà ẹyin wo lẹfẹ sanre àánú ẹyin tẹ ẹ rí ìdá mẹwàá lánàá tó rówó lánàá san ìdá mẹwàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú ọlọrun jọ jáńgẹlì mi ó ṣàánú mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn bá wọlé ẹlú eléyìí 2017-42-90-47 First Bank nìyẹn Comfort Life Mission International ló ní ògbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kó rí gbogbo àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ wá dọ̀ bálẹ̀ ẹjẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín náà ẹjẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà kẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36 Psalm 131 Psalm 131 títí wọ Psalm 136 Psalm 131 títí wọ 136 ó ní àríwẹ̀ parí ìwé Psalm ẹkúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yín ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín so ráyé tó ń bá lọ yìí oríire ni wà á ṣe wà á gbádùn ayé wà á tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú so wá rí bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtàánú kọ bá yín you are blessed it is well with you.
2: No matter what you're going through, I know that you can stand. for your life is in his hands.